0: Ẹjọ́ kò mọ̀gùn.
1: Wọ́n lẹ́sẹ̀ yẹn gẹ̀ ṣe dáadáa.
0: Kí ẹsẹ̀ yẹn kó jiná kíákíá. Ọwọ́ yìí kọ́ gba agbára. In the name of Jesus.
2: Nice. Ṣé o tó ti gbọ́ ìkan tó nìyẹn? Ìdí tí ń jẹ́ mọ̀ọ́mọ̀ sọ fún ọ tí mo fi ń gbé gbogbo tí mò ń gbé yìí. O ní kí n jẹ́ ó di mímọ̀ fún ọ pé ìrètí sì tó ń bẹ fún igi tí a gé lulẹ̀. Bó ti ẹ̀ jẹ́ pé látọ̀sẹ̀ tó kọjá náà la ti ń gbọ́ kan òjọ̀ kan. Ìmí ló tún gbọ́ yẹn. Ẹ wo ẹjẹ́ a lọ Jesus City. Ọ̀la ni 7 ìpàdé májẹ̀mú ni. Kò sí gbogbo ìpàdé 7-7 tí Ọlọ́run kì í sọ̀kalẹ̀. Nǹkan oríṣi méje ní kó bọ̀ lọ́tẹ̀. Mọ́ dàkẹ́ kọ́ mọ́ sunkún. Àwọn tó ń bẹ náà tó ń gbọ́ testimony wọn náà gbìyànjú ni. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọ rẹ májẹ̀mú yín. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ tàbí ní ọ̀rẹ́ kan tàbí ẹ̀jẹ̀ kan bẹ tó fẹ́ san tàbí ìdá mẹ́wàá. Ọ̀rẹ́ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000. Kí n tó máa lọ sí Facebook àti YouTube. Ẹ lo account number yìí. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jí wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú. Lẹ́yìn òní àti ọ̀la mi ò sọ fẹ́ májẹ̀mú. Ìyókù tó ń dosù mí. Account number church ni 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn ò bá wọlé ẹnu eléyìí 2017-4290-47 2017-4290-47 Comfort Life Mission International ni yẹn náà gbé jáde. First Bank Ayoni. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀. Mo ń lọ sórí Facebook ní ìsìn YouTube àti TikTok ní 6:30. Ọ̀dẹ́kúnlé Epafra. Mọ̀ bẹ́ẹ̀ nìkẹ́ni church. Tó bá di aago méjìlá máa tún wà níbẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò. Ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹyin méjì méjì láfi break. Olùfẹ́ sò ń gbàwé léso kó lè bá a sì so. Àṣírí àwọn atayọ nìyẹn. Láì ní waste àkókò. Gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní àti máa gbóhùn mi. Ẹ kúnlẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìntẹ́ Mark wedding anniversary yìí. Mo náwó kí olùrànlọ́wọ́ kó dìde fún ọ. Bẹ́ẹ̀ ṣe ń Mark birthday yín tàbí wedding anniversary yín. Ẹ lọ ka àlàjá tí ò ní gbìmọ̀ kó tó wá dìwò yín next year. Báwọn èèyàn ṣe ń sọ testimony bẹ́ẹ̀ ni ìwọ náà máa sọ. In Jesus' name, happy birthday, long life and prosperity. Mo gbàdúrà fún president àti governor wa. Ẹ máa tinú ògo wọnú ògo. In Jesus' name, it is well. Nọ́mbà tẹ́ ṣe testimony yín sí rè 080-88-71-65-66 080-88-71-65-66 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ báyìí. God bless you.